gbogbo ẹni tó bá rí mi gbọ́ ẹ jẹ́ kí ọkàn yín kó lọ tààràtà sí ọ̀dọ̀ ọlọ́run jẹ́ kí ọkàn rẹ kó máa yọ̀ ní ọjọ́ ìsinmi mímọ́ yìí jẹ́ kí ọkàn rẹ máa yọ̀ máa dúpẹ́ tó bá ṣeé ṣe o lè forí balẹ̀ fún bàbá yẹn o lè forí balẹ̀ fún bígbà mẹ́ta bí ìgbà méje bí ìgbà mẹ́sàn-án o fi ń yin ọlọ́run ni nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹni tí ó ṣẹ́gun àwọn ọba ńlá nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ọ́gù ọba basani nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ẹ máa yin ọlọ́run ẹ yíra níwájú ẹ ẹ yíra níwájú ọba ayé a ní mo yíká ọ̀tún a ní mo yíká òsì kí ló dé àwọn ọba lọ́ba àwọn ọba ńláńlá nílẹ̀ yorùbá lónìí wọ́n wípé ọlọ́run gangan ni ọba àwọn ọba olúwa àwọn olúwa ọlọ́run àwọn ọlọ́run ọlọ́run ẹ̀mí àwọn wòlíì àdàgbà mọ́pàrọ̀ òye àdàgbà mọ́lò gíláàsì ọlọ́run alágbára ọba tí ń jẹ́ ìmẹ́ni atinilẹ́yìn mọ́tìrínlójú ẹ máa yìn lógo ẹ máa yìn lógo jẹ́ kí ọkàn rẹ kó yọ̀ sí ọlọ́run ẹ jẹ́ kó yọ̀ sí ọlọ́run máa yìn lógo àtòkọrin kan àkọ ẹsẹ̀ kan bẹ̀ èmi.